Balẹ̀ lèmi ọmọ ya buro yẹrẹ mọmọ asẹju mọ fi n ki gbogbo awọ ọmọ ẹka aro ejire jake jalẹ igbogbo ile agbaye patapata pe aku jijire ọkọ ijọba onisa ẹni kankan wa lẹsẹ adele bare arinakore atajere fun gbogbo awọn ọlọja ni ọjọ iteni ọjọ ini ti n sọjọru ojumọ keje ninu oṣu kẹwa ọdun ta mọ si oṣu awawa ọdun ẹgba o le mẹrindinlọgbọn mọ kin pe ẹ ku dede wo yi ẹ wa ba wa lọ lori awọn ìlànà àkọlé àwọn ìròyìn tó ń lọ láti inú ìwé àwọn ìròyìn láòsì wàá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn ilé látàmọ̀ sí fraternité tó bá ṣe àlàyé lórí àyẹ̀wò ní olóde lórí èyí tàmọ̀ sí adn ti ilẹ̀ benin àwọn ará ìlú nínú ìrètí ìyára àti ìbẹ̀rùn ìwé ìròyìn kan ń ṣàlàyé lórí ṣíṣe àwọn ibùdó ti ìdàgbàsókè ní olóde wa ìjagunmólú fún àyípadà ìwé ìròyìn tàmọ̀ sí le matin òun náà wá ṣe àlàyé lórí ìgbógunjà àrùn ọyàn kíkẹ́ ọyàn kò ní ìdábòbò ọyàn ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí àwọn tí wọ́n gba ọgbẹ́ ní orílẹ̀-èdè benin àwọn bíi 180 ni wọ́n ti gba àwọn orúkọ wọn ní ọdún 2016 ta wà yìí ìwé ìròyìn ta mọ̀ sí labusol òun wá ṣe àlàyé lórí ètò epo ní orílẹ̀-èdè benin sẹ̀mẹ̀ tí ń darapọ̀ mọ́ ṣíṣe rẹ̀ ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí àwọn àlùmọ́nì wa ẹni wa wọ́n jùlọ ta mọ̀ sí wa dáyé ti ń bèrè lọ́dọ̀ àwọn fàáṣe kí wọ́n dá àwọn àlùmọ́nì wa tó ń lọ bíi 25 padà ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí ìpàdé bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ilẹ̀ argentine pẹ̀lú ilẹ̀ benin tí wọ́n ti na ilẹ̀ benin mẹ́ta sí òfo ṣùgbọ́n àwọn wọ̀nyí ti gbé orúkọ ẹwà ilẹ̀ benin ga ìwé ìròyìn ta mọ̀ sí le pays emergent òun náà wá fi ohun tẹ̀tẹ̀ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ti ilẹ̀ àgbáyé ti ìdarapọ̀ ilẹ̀ argentine pẹ̀lú ilẹ̀ benin àwọn ta mọ̀ sí gepa ti gba mẹ́ta sí òfo ìwé ìròyìn ta mọ̀ sí le potentiel òun wá ṣe àlàyé lórí iṣẹ́ adájọ́ ní orílẹ̀-èdè benin àwọn agbẹjọ́rò àwọn tí wọ́n ń ṣe àlàyé nípa ètò àwọn ilé ǹjẹ́ ìdánwò wọn jẹ́ dandan ní ìparí ọdún ta wà yìí o ìwé ìròyìn ta mọ̀ sí dynamic info òun wá ṣe àlàyé lórí ìpàdé ẹlẹ́ẹ̀kejì ti àwọn ọmọ ẹgbẹ́ alátakò ta mọ̀ sí ilẹ̀ democrat nílùú àjàṣẹ́ ìdarapọ̀ àtúnṣe lọ́dẹ̀dẹ̀ ọkàn wọn ní ìjókòó yìí ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí àlàyé àti ìfọhùn lọ́dẹ̀dẹ̀ àwọn oníròyìn báwo ni ètò òṣèlú àkókò yìí ṣe sí àwọn ọ̀rọ̀ gbanú lọ́dẹ̀ benin gbogbo ẹ̀rọ olùgbọ́ mi ọ̀wọ́n jùlọ láti lọ síbi ìparí àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní ni mo láti fi tọ́ wa ní etí pẹ̀lú ìwé ìròyìn ta mọ̀ sí martin libre tó ń wá ń bèrè ní àsìkò yìí ìdarapọ̀ ilẹ̀ benin sí ilẹ̀ faransé báwo ni wọ́n fẹ́ ṣe owó 180,000 ohun àbọ̀ owó ilẹ̀ faransé tí wọ́n gbà ní paris ló wá jẹ́ ìbéèrè ìwé ìròyìn yìí wọ́n sì ní àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní tí mo láǹfààní láti fi tọ́ wa ní etí pẹ̀lú ọmọ yín ọmọ jùlọ ta mọ̀ sí michel dosumu àrẹ̀mú ọmọ asẹ́jú mo dágbére fún wa pé ó dìgbà díẹ̀ àárín ọ̀sẹ̀ yìí ayọ̀ ìdùnnú ìgbéga àti àlàáfíà ní kọjá.

0: Wọ́n yìí gbé dunun mẹ́ràn, àgbàdo sẹ́mijẹ́tàn, éèdọ̀, ń dógbé nú mi yé.
1: Mẹ́ẹ̀ pẹ́ wá nú mi yé, mẹ́ẹ̀ lọ gbúdọ̀ ṣe, àgbàdo àǹfààjì lọ mi kú dé o, àlẹ́ òun ló ti dé o rọ̀, èyí ṣẹ́jẹ̀ kàró pẹ̀lú mi wá nú, ẹ wá jẹ́ mi.

0: wẹ́yìn gbé dunun mẹ́ràn àgbàdo sẹ́mi jẹ́tàn éèdọ̀ ń tó gbé nú mi yé.
1: mẹ́ẹ̀ pẹ́ wá nú mi yé mẹ́ẹ̀ náà gúdó ṣe àgbàdo hàn bá jí lọ́ mi kú dé o alẹ́ ń lò jí lè rọ̀ èyí ṣẹ́jẹ̀ kàró pẹ̀lú mi wá nú ẹ wá jẹ́.